nua bi frɛ wo yɔnko bi na wo yɔnko bi nso ɛfrɛ ne yɔnko bi agya mfrɛ yire na ɛyere nso ɛmfrɛ ɛma yɛmfa awurade nyankopɔn asɛm a wankɔteɛ nyɛ biribiara a ɔyɛeɛ asɛm a ɔde bɔɔ wiase asɛm a wɔma so ɛsene ne din ɛkanya yɛ ho hyɛ yɛ ho nkura mpagya yɛn gyidie nyina so ni mpaeɛ no mu mpaeɛ nnware mpaeɛ nsrɛ mpaebɔ nhyɛ mpaebɔ ɛnante mpaebɔ mu ɛfiri sɛ ɔtenene ne mpaebɔ a ɛmu ɔden no ɛyɛ nooma bebree